0: zion e voa. Wimende ason debu do gbeto eme on, debu mo onyon gbede kwenye. Aso ka kano fin, tra la wimedo a jokmantoy. Bo ayakime on, mele binondo eton eton sawe. Eo azode mewe ade, ay azome on, edo kando kanjinu mele biwe. Fi ewe de o jenwe ade. Diplomo ene on ado kakabodo doktora. Loo, keke kwenye, enyowa keke kwenye loyo, mede vwele kwa sonwe. Bo afonyon eno lo semen kwe biowe. Chua ito kwa meon anomo medebo non zia. O tumba kola ole nu debu edo kubowewe. Afonyon eko konwe yon do fide ba ita fomewe. Wime yonu atisun edo mariaj namblowe. Alo, akoblo, bo tagba. Egbe so uve. Azene egbe asu kome kodo jile. Uve le su boy. Eno le debe nomblo mariaj mon koton. Bo nubi no blebe no chikwe gbe. Tumba kola ole meda kwa do. Emi do di do nu kuye jindo menti. E kwen do en e no do. Wa blo le we kwen emi ton o. Meti le tono se a wambo no chi a. Tude ji. E ay hong be do jiton. Si ho wen ton. Kakawa jiji teme yo. A chene dena imi lo monton.
1: Moki okun moki obin. Mo ki omode, mo ki agba, mo ki onile, mo ki alejo, mi ni kiri tete njo mo lo bayi.
2: Idogbo enu sunu, bo dogbo enu yonu. Idogbo enu jona, bo dogbo enu wo ko enu le. Do kire budo ni do todo mi wa di wa mi dogbo enu le mo ni gbo wa ji.
1: Eh, mi ti mo soro ni Otunba Kola Wole, Adu Awogba, gbogbo ti to ngbo mi ti yoni di. Awa ta n soro na, owo ni ha. Eh, mo tun fi asiro yi mo fi ti gbogbo eyan lola wa ti nkan ti o ilu Benin. Láti bí tó ti bẹ̀rẹ̀ ibi ibi ebèbè sí ó parí sí ọba tó ń fún ṣe láti ọjọ́ yìí a tó máa fún ṣe àwa tí ẹ̀ ń darí náà ọlọ́run ọba a tó wá lọ́kàn balẹ̀ kò ní jẹ́ kí ìlú tó ṣe kí ni ó lè mẹ́rin kọ̀ọ̀kan wa.
2: Ẹ mẹdẹ bùdẹ gbẹ oyin o tó ní tébòrò pé ní sí tòwọ mẹ kì í ṣeṣe ìgbẹ ní dọgbẹ ní mẹ kì í ṣeṣe lé àkúrò náà ẹ àlọgọnú mi wẹ bọmi dọrọ tòwọ kan rẹ bọ fífá ẹ lè tòwọ mẹrin lé àkúrò náà ẹ kúná jó mẹdẹ bùdẹ wọn lé tòwọ náà dò fífá mẹdẹ.
1: Ẹ lẹ́ni a fẹ́ sọ̀rọ̀ fún wa nípa okùn ayé okùn ayé okùn ayé ọlọ́run ọba òní ti okùn burúkú ayé òní ti okùn burúkú dè wá tọmọtọmọ.
2: Àmì ẹ láti ẹnu mi nà èdè sódò mìíràn ẹlẹ ẹ gbé ọ pápá mi sọdọ ẹni náà dọ odo okan gbígbọ mẹsàn éyín kan yan kan bónú bílámẹ ewu ẹ ìdádọ odo.
1: Kíni kan wà sí àwa Yorùbá tó máa ń pè ní òwú aláǹtakù òwú aláǹtakù yìí òwú tó fẹ́lẹ́ ni. Gbogbo ṣe fẹ́lẹ́ tó yìí bẹ́ẹ̀ náà ló ṣe yí tó nípa pé kí wọ́n fi de ọmọ aráyé. Àwọn òwe ni máa ń lo okùn yìí àwọn òwe ni wọ́n máa ti ń dè ayé òní okùn burúkú dè wá tọmọtọmọ.
2: Ẹ̀fọ́ mi pẹ́ ndìdé ń lọ dìjà ń lọ yòrò ẹni náà dọ̀ kó do okan nyanka okan gbígbọ́ mẹ́tàn inú bílámẹ̀ bẹ̀rẹ̀ náà yọ ọ̀dọ̀ okùn ayé. Àyẹ̀yẹ̀ sí kan kan lé bẹ̀bọ̀ inú fẹ̀jẹ̀ àmú kan eyín kan lé bọ̀ nú èyí bọ́dọ̀ bílámẹ̀ náà yóò sì fún gbogbo gbogbo wa.
1: Ẹlòmíì wà tó jẹ́ pé okùn ayé tí wọ́n táwọn ẹni ibi tí wọ́n ti dé yìí látìgbà tóun ti má rì kò gbọ́ pá kò gbọ́ pó iṣẹ́ àwọn ẹni ibi ni. Ó sọ pé kí wọ́n ti lọ gbé ilé ọmọ ẹ̀ mọ́tì kan tó ẹ tó gbogbo ewé tí o lè máa lò pátá kò ní ṣiṣẹ́ fún ọ. Èyí tó gbogbo àwọn yòókù bá ń lò tí wọ́n bá ń lò kò ní ṣiṣẹ́. Ìwọ kàn máa rí pé ọmọ tó yẹ kó gbéjó lójú ayé ojú oorun ló ti máa lọ gbé tiẹ̀ jó iṣẹ́ okùn ayé ni ayé ò ní fi okùn burúkú dè wá tọmọtọmọ.
2: Àmì ilé-iṣẹ́ lẹ́nu ìfọ́pá mi tó ló bẹ fonú mi wẹ̀ dọ̀ kan yẹran kan ọkàn gbígbọ́ mẹ́tàn ọkàn gbígblẹ̀ éèmù bílámẹ̀ bọ̀ àdásù ìyá àdásù ọlọ kan yẹran kan okùn ayé èdè ọ̀ pápá mi tó bí yọ èsì àsọyìn wa lẹ́kẹ̀rẹ̀ ni.
1: Okùn ayé ò ní dè wá. Àwọn sí ìkan wá wà tí wọ́n fi sí lára tó yẹ pé yóò máa náwó sí. Òun lè máa rí pé nǹkan tó ń jọ ń ṣe òun àtọkọ òun kí ni wọ́n máa padà. Gbogbo nǹkan tó náwó sí yẹn kò kí ń ṣọ̀nà tó ayé ò ní fi okùn ayé kò ní fi dè wá tọmọtọmọ.
2: Kányẹ́rán kan kan fi gbọ́ mẹ́tàn wà nínú súndúmẹ̀ wọ ẹja lọ ní débi wọ́ níwọ̀n náà ní nìkan yìí yá àkúrò náà dè mí sí kan gbígblẹ̀ ni ọ ẹna tún mí sí kan mọ̀ kọ́tọ̀mọ̀. Kányẹ́rán kan ẹ lọ kan gbígblẹ̀ lọ gbígbọ́ mẹ́sí kan ee dọ̀nà bulamẹ̀ náà ẹ kẹ́rẹ́ ni.
1: Okùn ayé ayé ò ní fi kùn burúkú kò ní fi dè wá nílé tọmọtọmọ. Ẹ̀rẹ̀ lèmi wà tó jẹ́ wípé ibi tí àìmọye èèyàn ti kọjá a máa ti kí ni a máa bò lójú a máa yún ojú ẹ̀ mẹ́wàá bá sì ń fojú sí fọwọ́ sí kò ní rí nǹkan tí òun fọwọ́ sí. Ẹ iṣẹ́ okùn ayé ni ayé ò ní dè wá tọmọtọmọ.
2: Mẹ́rẹ́ bọ́lá èdè boye de onu edo yi we o ti de me biro gbo we o eye na gbo kini pon o e no bla me boye mo no mo me de me akulo no na de si gbe zamenu
1: okun aye olorun bo ni fi okun buruku ko ni fi de wa le tomo tomo o ma lo loju orun elomi le ma ri pon ori esisi
2: ami me te le mi papa de de ko de kanyana kan me nyana kan le de no bla me na basi no bla me na akuna no bla me na ma una no gere de na bla bi me de le de bo ye de onu e tamlo e na ku dro do ku fi to do ni am alo e na ku dro do emi do si kota kan gbi gbile ni o si aso wi wa le tere ni
1: ere lo mi wa to pe owo gbe oja kale koni ta awon te si jo wa le gbe ara yin e ma ra won tun ma fi kini tun ma ta ise okun aye ni olorun bo ni ti okun buruku koni ti je wa le tomo tomo
2: me de bo le de bo ye de onu e je ajo e ton si agban to alo edo boutique e alo edo bureau e alo edo fide bo azo de no wa ne me da patun le di se se ye de na da so wa we bo kliyan na no wa e bu e ye na do mi sa we amu gwe me yi me ya do nyan kan ayeye kan digbo nyan kan ka se kan e ye to mo blame na e o blame o ana mo kliyan mo e sa we ade o gbe ton aje kini mo di akina vivo lo me ka da patun na do mi sa we edo monu we medeun ti kero we reji an tuno kan yin kan ene e de blawe na me de vole de bo ye de le o kan yin kan e ye to blawe na e we do nu mo ko ton le bi se se ren gble don ti pe we ni edo monu we medeun papa mi ton o tun ba ko la wole ni edo monu we mede bo amoro ayeye kan atokan eni o ro ya donu eni ni amu we de do mu papa mi to lo di do we le bi se se me o ti ke ro pe de ji ko gbonu sapota 1 les jambes we iro 01 95 18 91 23 we me da franco we we me do sakete we a we me do fide le le do ko gbonu le bi se se o ayeye e no blame a se sikan bi gbonyan kan sikan e no blame boy mo no mo bi go ha e nu amu we de de me we chike go we de ji ana pa bi gbonu akulo
1: ayo ni ti okun buruku de wa le tomo tomo e re le mi wa so pe ti won ba ti ti okun ayo de won ni je ko nto hun ko se kini ko lakojo iwo n gbowo osu to ba gbowo osu e o ka owo yowo yi pe gbowo yi ngba to ba para ya o ni le ti account ba wo lo se na owo yi kan ise okun aye ni
2: ada so wa we bonu ba so ne yi we be no na we su ti fopo ana mo de ni yi pe ogan jile sale o die ba mo ko nu kupo bi asan pe gbon anu mo to na apewe a hen buwa ifo we a anu ti won okun aye ayeye kan esi aso wi wa le tere
1: iwo baba loja iya loja te n gbo mi lowo lowo bayi omo yi owo to fi bere owo to n se omo nkan to kun ekun ni tin to n se kakul àwọn ẹni igun wọn ní funfun ayé dè wá sẹ ẹrẹ lẹnu àtọ pé fẹ pé tó bá ti ń tajà kò ní máa mọ bí òun ṣe kí ló dé ṣe kí ni bó ṣe ń lọ owó yẹn máa dín fún iṣẹ tó yẹ kí wọn máa jèrè ọ máa rí wípé gbèsè gbèsè gbèsè òun ni wọn máa jẹ fún ẹ iṣẹ okun ayé ni ọlọrun bò ní ti okun ayé ayé ní funfun ayé dè wá tọmọtọmọ.
2: Àmì gbígbọ́ ni aka ẹnà bílà mi hàn wẹ́ méèdú akímẹ̀ gbàdọ̀ sáwẹ̀ amonu ati janyo ako ano mo donu de yi gbo a ayi miliyan bo do be ajona bonu a awajo kakakakakaka ano tun de ko onu yi gbogbo ako bi si ti level no gble ba no mo to na we me yi je miliyan bo do be ajo wi wa na ana ka san miliyan ya do ko yomo ano mo to na bi gbo niran kan o ayeye kan esi aso wi wa le tere ni
1: ere lo mi wa to pe lati ojo ilo n po tin process ati lo si lo yibo gbo gbo igbese ti won gbe awon eni bi won ma je ko sese ise okun aye ni okun aye ni de wa bi tomo tomo
2: we me ko do program blow ba a o blow we ma to ti sese passport ko da ju visa to ro kine bo a do na voyage bo nu ayo ye blow test nu we yo no do ko je ti atatun lo kan yan kan eni o ya ewe ma banu ani voyage ki akoyo wa to eme si program ya blo mu se tu ba yo ma utu yo atu wa se we zo ba ma koyia yo no edo mo nu we me de ti kero
1: e re lo mi wa to pe obirin ni nigba to pade ohun atoko e oko yi ma ni fere o bo se ni fere na lo ni ti awon mo ṣugbọn gba to para ya awon eni bi won pe yin won sira won eh oko ma ma lo nawo fun awon obirin ni nita ohun ti wa nle ohun atawon mo pe ati je ati mu ohun nikan ni ma gbo o ti ra ni sin so iwo to ba ti ni eleyi ma wule joko tetere awon eni bi won ni kokun buruku won ni ti de wa nle ti fe pe oko eni ṣugbọn awon eni bi won je ko se kini won je ko ra ijoko gege bi oko fun ma bo aso de ni otunba kola wole ori gbogbo ojo aye temi asugba to je ti wa wo ni mo fi wa ogun ehun to fa ti mo fi mo nipa ogba won kini inu to ba ti di odo wa lagba ni owo olohun ibi yohun toko ele wa to ba je pe ti ti eni a pe yo para sodo e
2: wo mi dede tiro to do mi we bada suwe bo ti yi bo wa ni na eji jan ni mi e mo mi o e mo yi ni dodo no bi odo e pelu si oli kupu de enu pa mi do awo wa ni na e lo ma un ni ma no ni gble o me a ti ti me ko wa mo ra su to e bi yo akwede na yibo na tu ko na o ni o mbe fu wenu ibaru ko ko mi e so no do we ton de bu do ku yo gbe ya bo ko re yin papa nu fi le we we yin mama nu fi le we we do nu fi blo we ti bo asu pe ta do fi ni yo di asu da lo menu e kan yin ran kan ni o e do bla mi na yo mami e we so me do mo yin we nu ati ja yin gan ji ogo nu mi be o ni de gbo e gbe ji o ni de gbo dada ti fofo ti a si to yo mo we de we mu ate o ya ni won ni gbo mo je bi kaka je jiyan ni do mo hunu we me de un e o tun ba e do we nu e we me do to do mi we we nu we do kwe ba we o me me le na nu kan ti gun ni na me to na si egun si kan ho we de amun di do ye to me mi na nu kan ti gun me mi na do ti jo ho gun mi na ba so wa we kan ti bo nu mi to le bi si na do nu kan yi we ewe yin si si otun baton we me de ba do ni se we o emi do mu gba ni chike
1: ero giri ni te ba ri e mo pe ah ah omo leleyi olohun fun lewa o fun ni gbogbo kan awon eni bi won je ki olori oko ton ba tin de bayi be ni won ma nje jule asiko ti ba ton ba oko bere pelu e gbogbo kan ton ba nse adehun fun won ma mu se ṣugbọn to ba tu asiko kan eh wo ma kini ni ro won ni de olohun mo ise okun aye ni awon eni ju oni kokun won ju kun won ni ti wa tomo tomo
2: ami ni ti le ni papa mi to ro ti ti menu mi ero amun nyonu de bo ah won isu ni su gbono fun kaka bono ro nyonu de nyo de pele ya ma u je nda me lo le ya amun de yo ku to gbo ewe yin do nu sunu de bu gbo ko ni yo

0: ìgbẹ́rọ̀ Jésù yìí kọ́ mẹ́.
1: Ìwé òwe orí kẹwàá ẹsẹ̀ kejìdínlógún Proverbs chapter 10 verse 18.
0: Proverbs 10 le verset 18.
1: Òun náà tún sọ̀rọ̀ kan Proverbs chapter 10 verse number 18.
0: Proverbs 10 18.
1: Ọ̀rọ̀ kan wà níbẹ̀ tó ní agbára.
0: Ó dé àkọ́dé fínẹ́ bọ̀ dọ́kú wọn.
1: Tí mo fẹ́ kí gbogbo ẹ̀yàn ọmọ Ọlọ́run kájọ sí Bíbélì wa.
0: Bọ́n bá rọ̀ mí ò fi máa ò tán lẹ̀ bí sẹ́nu pọ́bọ́gùn wẹ́wẹ́ mi tán.
1: Proverbs chapter 10 verse 18. Ẹni tí ó bá pa ìkórira mọ́ ní ètèké, ẹni tí ó bá pa ìkórira mọ́ ní ètèké.
0: Mẹ̀dẹ́ ze wọ́n gbẹ́ná ze òkúlá do òdẹ́ àjámátọ̀ngọ́.
1: Àti ẹni tí ó bá ń gba ọ̀rọ̀ ẹ̀yìn aṣiwèrè ni.
0: Gbọ́dọ̀ mẹ́nu yìí núgúlọ̀ kó dìdọ̀ ọdọ̀ núgúlọ̀ yémẹ̀ bí sẹ́nu pọ̀ lúlú náà wẹ̀yẹ.
2: Proverbs 10:18. Celui qui dissimule la haine a des lèvres menteuses et celui qui répand la calomnie est un insensé.
1: Hallelujah.
0: Amen.
1: Ọ̀rọ̀ ńlá ló gbọ́ yìí.
0: Òkó dáwọ́ díẹ̀ sí àdéfì.
1: Ǹjẹ́ àwọn aṣiwèrè ò ti wá pọ̀ nínú ìgbàgbọ́ nínú ìjọ lẹ́ni báyìí?
0: Ó ń lu lúná lẹ́kọ̀ọ́ àsùpọ̀dà gúnmẹ́rù ẹgbẹ̀dìyàn
1: tí wọ́n rò pé nǹkan rere ẹ̀mí mímọ́ ló ń lu àwọn.
0: Bọ̀yẹ̀ fẹ́ dúmẹ́rẹ́ rọ̀ ní dàgbẹ́wẹ́ sínú gbígbà wẹ́wẹ́dù ẹmí ìzánwẹ́ sí.
1: Àwọn èso ọ̀rọ̀ ara ti wọn fún Ọlọ́run.
0: Yẹ dẹnu dọ̀kú àgbàzà èdè tọ́nu máa wà.
1: Ọ̀rọ̀ Ọlọ́rọ̀ ni ṣá.
0: Mẹ́dẹ́ fọkọ́ kàn wẹ̀ nánà.
1: Ìgbàwo níjọ Ọlọ́run dàbá yìí.
0: Bọ̀ wẹ tẹ́nu àgùn máa tán wá zùnlé.
1: Ìgbàwo níjọ Ọlọ́run dàbá yìí.
0: Wẹ tẹ́nu àgùn kúnná tán wá zùnlé.
1: Ìwàásù yìí rere ni Jésù ní ká wàásù.
0: Wẹ́ndàgbé Kristi tán wẹ̀ jẹ́ sódò mí nílá.
1: Kò ní ká wàásù búburú.
0: Ẹ̀dọ̀ mí ní zẹ́yìn jíjìlá ni àkàbọ̀ jìlá.
1: Our divine commission is to preach the gospel of our Lord Jesus.
0: Zọ́dẹ̀ kúrúnà zẹ́dá sínú mi wẹ̀ ńdọ̀ ohun ẹ̀dàgbé Jésù tó mi lákẹ́.
1: I mean the good news.
0: Ńdọ̀ ohun ẹ̀dàgbé.
1: Not bad news.
0: Ẹ máa ń wọ ẹ̀yìn lankan.
1: But in a lot of our denomination
0: today. Àmọ́ àgùn mi tó sùpàsùpà mẹ́nu ẹgbẹ́ ọ.
1: Wọn ò sọ̀rọ̀ yìí rere mọ́.
0: Ìyẹ̀kún sọ ṣé ohun ẹ̀dàgbé ọbùnà ńlá o.
1: Ìròyìn tí wọ́n ń sọ.
0: Ìnú ẹ̀dọ̀ yèdè ọ.
1: Ó ní wípé lágbájá ò tó mi.
0: Ewé ńdọ̀ mẹ̀lẹ́ sọ mi à.
1: Èmi mo ti travel lọ sí France.
0: Yẹ ń kó dó ja ọmọ ẹ̀hún mọ́ ìyọ̀vọ́ tó mẹ́.
1: Ẹ mo ti travel lọ sí America.
0: Ǹdọ̀ ja ọmọ ẹ̀hún mọ́ Amẹ́ríkì.
1: Mo ti travel lọ sí Italy.
0: Ǹdọ̀ ja ọmọ ẹ̀hún mọ́ Italy.
1: Kí la fẹ́ lò nu gbogbo
0: yẹn? Ẹtẹ́ mi kájọ náà wá do ẹni
1: ọ̀rẹ́ mi. Èèyàn
0: mẹ́lòó ló jèrè ọ
1: Àwọn tó ń jèrè ọkàn fún Kristi.
0: Yémèdù àlídàn sí àlẹ́dùnú Kristi wẹ̀ ọ.
1: Àwọn ni wọ́n ń ṣiṣẹ́ yìí rere.
0: Yé dẹ́lẹ́wẹ̀rù àzọ́wẹ̀ndàgbẹ̀ tán wá
1: wẹ̀. Ògo ni fún bàbá lókè ọ̀rọ̀.
0: Ìgò onútọ̀ mi tọ̀rọ̀ jí àga.
1: Nínú ìjọ lẹ́ni.
0: Wà gún mẹ́nu ẹgbẹ́ ọ.
1: Àwọn tá à ń pè ní asọ̀rọ̀ búburú yìí.
0: Yémèdè èyí lọ́dọ̀ mẹ́kọ́ yìnlákanọ̀tọ̀.
1: Bí wọn ò bá sí nínú ìjọ kan mọ́.
0: Eyindu ẹ̀ má vọ́dà gún dé mẹ́.
1: Gbogbo ìgbà tí wọ́n wà nínú ìjọ náà.
0: Àsìkò dé irú àgún wọn mẹ́lẹ̀bí ọ.
1: Búburú náà ni wọ́n ń ṣe.
0: Yìnlákan jẹ́ iná bíbélò ẹ̀.
1: Gbogbo èèyàn dẹ̀ ń wò wọ́n gẹ́gẹ́ bí òṣìṣẹ́.
0: Bọ́ mẹ́lẹ́bí kúnná kú ètè rí àsọ wá wẹ̀.
1: Ohun kan tí mo fẹ́ kó mọ̀ ni wípé.
0: Nínú pọ̀ dé ń gbàdúrà ní tí wọ́n wẹ̀yìn lọ.
1: Àwọn tí èṣù ń lò jù.
0: Mẹ̀dẹ́ lẹ́gbàdo zìzàn wẹ́wù gan.
1: Ó ní òṣìṣẹ́ ìjọ.
0: Ewé yẹn àsọ wá tọ̀dé dàgún mẹ́.
1: Sorí àwọn tó wà níta.
0: Àmọ̀ ìyẹ́mẹ̀ẹ́dọ̀ kan tó wà.
1: Tá à ń pè ní ọ̀tá.
0: Wọ ẹ̀yọ́dọ̀ kẹ́ntọ́.
1: Àwọn ò lè rí èèyàn kan àbí méjì mú púpọ̀ nínú ìjọ. Àfi àwọn ènìyàn tán ti wà ní ìjọ náà.
0: Yémèèdò kan tó lẹ́sìn mọ́ mẹ̀dẹ́ àwẹ̀dẹ́ bọ̀ ń bọ̀ wúlí lè kákádé àdàvò yémèèkòtò àgún wọn mẹ́wàá.
1: Torí àwọn tó wà nínú ìjọ wọn ti gba nọ́mbà àwọn ènìyàn sọ́wọ́.
0: Yémèèdò àgún mẹ́lẹ́kọ̀ọ́ ìnumẹ́rọ́ mẹ́lẹ́tàn dá lọ́mẹ.
1: Tí wọ́n ń pera wọn ní òṣìṣẹ́ ìjọ.
0: Mo yíro èdèlẹ́rù àzọ́wà tó àgún tán.
1: Táwọn bá fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn tẹ́sù fẹ́ lò yìí èrò púpọ̀ ni wọ́n mọ́ mú kúrò nínú ìjọ. Wọ́n dẹ̀ rí pa wọn báyé wọn jẹ́.
0: Yẹ́wù mẹ́rẹ́ lẹ́gbà Jonah Zaylọ lẹ́dẹ̀ ẹ́ṣẹ́ títẹ̀ ọ. Ẹnu ẹ̀jẹ̀ já ń dọ̀kọ́ náà mẹ́lẹ̀ ní bẹ́ẹ̀ mẹ́sùn pọ́n pẹ́lẹ́ mo dúró dọ̀kọ́ náà bọ̀ kùnà tẹ́pọ́ múnà mọ̀dọ̀ èmi ìrẹ́mẹ́ ọ̀lẹ́ sì gbẹ̀zàgbẹ̀lẹ̀.
1: Àágùn àwọn ènìyàn mímọ́ wọ́n fi ṣòfò.
0: Lóye ẹ̀ṣẹ̀ ò dẹ́ yẹ̀wù mẹ́ wíwẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ṣẹ̀ dẹ́ ìtọ́jú wà wàgùn náà.
1: Torí wípé wọ́n súnmọ́ ìránṣẹ́ Ọlọ́run.
0: Yẹ̀ṣẹ̀ kọ́
1: ìránṣẹ́ Ọlọ́run dẹ̀ ti mú wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá ẹ̀ láì mọ̀ wípé ọ̀tá lòun dì mọ́ra.
0: Lóye ẹ̀ṣẹ̀ kọ́ yẹ̀wẹ̀ náà. Bọ̀ mẹ́díde máa tọ́
1: ìránṣẹ́ Ọlọ́run ti ń wò wọ́n gẹ́gẹ́ bí Aaroni àti Huri tí wọ́n gbé ọwọ́ òun sókè ṣùgbọ́n wọ́n ń fa ọwọ́ ìránṣẹ́.

0: Ọlọ́run wọ́n sì mú àgbélébu Jésù wọ́n dẹ̀ ń wo lulẹ̀.
1: Ìyàgbẹ́ náà fẹ́ tó mẹ́rin ẹjẹ́ wẹ̀ kúnà ṣe títẹ̀ tẹ́ ní arọ́ kàbí ù náà mọ̀ tẹ́ tó ṣe àlọ́ ẹ̀mí tán dàgà tẹ́ yé dẹ́wọ́ ẹ̀mí rẹ̀ ṣe ṣàtẹ̀ kúrú kírísì tán bó ṣe tí òun kú mẹ́ dọ̀kọ́ mẹ́ wò dọ̀gbọ̀n kọ́ mẹ́.
0: A sọ̀rọ̀ búburú lẹ́yìn nínú ìjọ.
1: Mẹ́nu dọ̀tọ́ dé ikú yìnlá kan dọ̀tọ́ rò gòdò mẹ́tọ́ náà gùn.
0: Olùparun ni wọ́n jẹ́.
1: Mẹ́fàsú dọ̀tọ́ wẹ̀ yẹ́yìn.
0: Ṣùgbọ́n a ti kọ́ ìjọ Kristi sórí àpáta náà.
1: Yẹ kó gbá àgùn Kristi tán ló sọ ọ́ jí.
0: Ogun ọ̀run àpáàdì ò lè borí ẹ̀.
1: Àwọn apá àlọ́ zodo tán lè sì dúdé jìyà.
0: Tí a bá wo Màríà Magdalene.
1: Ẹ nà mí pọ́n Màrí Magdala tán.
0: Ó ní àwọn ẹ̀mí méje búburú.
1: Edo bí gbọ̀nyìnà kan tẹ́wé.
0: Tó fi ń ṣe bí.
1: Lè dúnú wa kana.
0: Gbàdó dẹ̀ tẹ̀lé Jésù.
1: Wẹ̀ní káko ètò Jésù wọ.
0: Àti àwọn obìnrin yòókù.
1: Gbọ́dọ̀ yàn dé pò lẹ́pọ̀ wọ.
0: Ó ní kí Jésù ò lé ẹ̀mí kú lára
1: wọn. Edo nu Jésù rọ̀ Jésù ní yan ẹ lọ
0: lẹ́pọ̀. Tó láti bí tí wọ́n gbé kúrò láti inú ayé.
1: Yédè gbawí o gbígbọ́ máa wéde ìjẹ́ ìzéwáṣẹ́ ìhàn mẹ́hàn.
0: Wọn ò tiẹ̀ ní sọ jáde.
1: Yẹ̀nà tẹ̀ dọ̀tàn.
0: Gbogbo nǹkan ti gbé mi.
1: Nú Èkó ze mi.
0: Gbogbo gbẹ́rẹ́ nínú ara wọn.
1: Àtìndé kò jẹ́
0: àgbàdo. Oríṣiríṣi àwọn nǹkan.
1: Nú ọlọ́pàá lọ́pàlẹ̀.
0: Táwọn bàbá àti màmá ṣe fún wọn.
1: Ṣé bàbá pé yàpọ̀ blónú yẹlẹ̀.
0: Bí kọ́ta wọn bá pa wọn.
1: Lọ́nú kẹtọ́ ni mọ́mọ́ tẹ́lẹ̀.
0: Tí àwọn nǹkan yìí wá bẹ̀rẹ̀ sí farahàn.
1: Bọ̀nù ẹnẹlẹ́bì sí wa bí a ò sọ pé.
0: Láti máa lò wọ́n.
1: Náà mọ́ tẹ́ tó yìí yé
0: san. Gẹ́gẹ́ bí ọkùnrin ara gádára.
1: Tàídì mẹ́mẹ́ súnù àì gádàrẹ́.
0: Ètò jẹ́ wípé wọn lọ ń gbé nínú bòjì.
1: Ẹyin dọ̀dọ̀ jẹ́mẹdẹ́dẹ́ tẹ́. Pamẹ́wẹ̀ yẹ gbọ́dọ̀ àyínà.
0: Ètò òfin sọ́ọ̀kì ìtúsílẹ̀ òfin ṣẹlẹ̀.
1: Ẹ̀ka fi ẹ̀ná dọ̀ bóni rọ̀ tún náà ìtọ́ni mọ̀ tẹ̀dọ̀ jọ.
0: Kí nǹkan yẹn ó kúrò lára wọn.
1: Bóni nù ọ́nì mọ̀ tẹ̀dọ̀ tán sí yẹn
0: mẹ́rin. Kí wọ́n má bàa kú sójú ọ̀nà.
1: Nínú ẹ̀nì máa mọ̀ tẹ̀ wá kú dúà lè
0: di yà.
1: Nínú
0: ìrìn àjò ì
1: déèyé má gbé tó náà tó sì sàn lẹ.
0: Wọn ò ní ṣàlàyé o.
1: Yẹ̀nà tí mẹ́hàn.
0: Wọ́n mọ̀ bò ó.
1: Yẹ̀nà náà tí òǹdó.
0: Ogun yìí dẹ̀ nìyí.
1: Àwa ẹ lọ́kadì yìí.
0: Ẹnìkan ò lè dàjà.
1: Mẹ́rọ pọ́nọ́ gẹ́nọ́ náà
0: wọ́n fún wọn lọ. Tó bá jẹ́ Màríà Magdalene lè dàjà.
1: Ẹyin náà Màrí Magdala kẹlẹ̀ gẹ́ nánú ẹrọ pọ́nọ́ bò fún
0: wọn. Kò ní lè sọ fún Jésù pé kó lé nǹkan ìjáde lára
1: òun. Ẹnà lọ́run kọ̀dọ̀dẹ̀ mi tó kọ̀nù ẹ̀mí dẹ̀ wẹ̀.
0: Àdúrà tó ń gbà lórí ẹ̀.
1: Dọ̀dẹ̀dẹ̀ kú ẹ̀mí dẹ̀dẹ̀ jiyọ̀.
0: Àdúrà yìí ò ràn nǹkan yìí.
1: Dẹ̀ lọ dẹ̀dẹ̀ kú Adélọ́ dé máa kà pẹ́lá ẹ̀.
0: Dọ̀wọ́ tẹ́tí kò gbọ́ mi.
1: Kékeré tẹ́ tó tún ẹ̀bọ̀ dúró tó mi.
0: Ẹ̀yin ọmọ Ọlọ́run.
1: Mi ò fi máa ò tán lẹ̀.
0: Àní o tẹ́tí kò gbọ́.
1: Nlu àní tẹ́ tó tún ẹ̀bọ̀ sè.
0: Ògo ni fún Jésù ló
1: kẹ́ràn. Kígoonu Jésù rò lọ mẹ́.
0: Tó bá jẹ́ pé àdúrà rẹ̀.
1: Ẹyin náà dẹ̀ tán.
0: Nìkan lè ṣe ogun yìí.
1: Dẹ̀tọ̀ kérésì kú gbà wọn wẹ́ ọ.
0: Kí ló nílò pé kí Jésù tún sí.
1: Ètẹ́wẹ́ kadọ̀ òun jọ̀rọ̀ Jésù ní tún ẹ̀mí dá iná.
0: Ẹ já lọ sínú ìwé Lúkù orí kẹjọ.
1: Mi gbọ́ mi ní ìwé Lúkù tán tẹ́tàn tán.
0: Ká bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní ti di ẹsẹ̀ kejì.
1: Mìnà bẹ́ sún àfẹ́tàn títà jẹ́ àfẹ́tàn àwẹ̀ gan.
0: Ẹjọ́ ẹ bá mi kanú bíbélì Faransé kò
1: lè yá. Mi kékeré mi kí Anami dòwe.
2: Je suis allé de ville en ville.
0: Yes.
2: Et de village en village.
0: Yes.
2: Prêchant et annonçant la bonne nouvelle du royaume de Dieu.
0: Ṣé ti ń gbọ́ ti Jésù parí?
1: Àti sinú ẹ̀ Jésù bọ̀.
0: Ẹ wá wo ẹni tó gbà á.
1: Mẹ wá yí ọmọ ìwà pọ̀ mẹ́.
0: Ẹsẹ̀ kejì ti di ẹsẹ̀ kẹta.
1: Àfẹ́tàn àwẹ̀ gan jẹ́ àtọ̀ngọ́.
2: Les douze étaient avec lui.
0: Yes.
2: Et quelques femmes qui avaient été guéries d'esprit malin.
0: Ṣé ti ń gbọ́? Et
2: de maladie.
0: Aha.
2: Marie.
0: Yes.
2: Dite de Magdala.
0: Magdala.
2: De la telle et de laquelle étaient sortis sept démons.
0: O tó ohun tí mo fẹ́ gbọ́
1: ni. Ẹ kò pé ìnú ìbànú náà.
0: Lẹ́yìn ìgbà tí ẹ̀mí yẹn jáde lára wọn.
1: Wẹ̀ndé gbígbó ẹni tó sí Yemí gudo.
0: Iṣẹ́ ìránṣẹ́ wa rọrùn fún wọn láti ṣe.
1: Mẹ́díndé Zowá bu ọ̀hún ìyẹ́ náà dọ́bulọ́.
0: Pẹ̀lú Jésù.
1: Gbọ́dọ̀ Jésù.
0: Wọ́n wá jẹ́ ọ̀tá fún iṣẹ́ ìránṣẹ́ Kristi.
1: Yẹ̀sù á yín kẹtọ́ náà mẹ́díndé Zọ́ Jésù.
0: Ibi tí àṣírí yẹn wà nìyẹn.
1: Fìdí ṣe kílẹ̀ ọdẹ ọ̀nẹ́.
0: Bẹ́ẹ̀mí yẹn ò bá jáde lára
1: ẹ. Ẹ̀yin náà gbígbó ẹni máa tán sí ìwẹ́ mi.
0: Àwọn ẹ̀mí yẹn ń bọ̀ wá lú ẹ̀kan.
1: Gbígbó ẹni ẹlẹ́jàwé bọ̀ náà wá sáré
0: bọ̀ mọ́tò. Láti mọ bàǹkan jẹ́ nínú ìjọ tó wà.
1: Lámọ̀ tẹ dọ́nà kẹnu gbẹ́dà gùnlé mi àdé
0: ọ. Ọ̀dẹ̀ mi mọ̀ wípé òun ṣe kà.
1: Akana túnà ka wa wẹ mí dè
0: yá. Àfìgbà tí wọ́n bá kọlu ẹ láti ọ̀run.
1: Àdàfọ̀ pé ní ìsọ́ta wẹ sí ìlọrin àga.
0: Ó rọrùn fún wọn.
1: Ìbú àwọn olóye.
2: Jeanne. Femme de Suza.
0: Yes.
2: Intendant de Rhodes.
0: Uh-huh.
2: Suzanne.
0: Yes.
2: Et plusieurs autres.
0: Yes.
2: Qui l'assistaient de leur bien.
0: ise gbo bayi
1: aseya
0: won wa ran ise yen lowo
1: yenu agua lonu azo
0: ninu yin ni won
1: lonu tinu etan leme
0: nigba teyan ba je asoro eni leyin
1: when dey gbeto yin me ndotoro godo meton
0: esu ma lo lati ma ba okan elomiran je
1: legba nanu zawe na motenduro gen ikamere voton lege
0: o mo poison okan elomiran
1: bo anano gen ikamere le ton poison
0: o wa ni fe kawon eyan yen o sun mo eni to n ba oruko eje toro ti mo pe asiri e n bo wa tu
1: mede aroyin ko eto ran gblewe o anabado mede win o kodo na we o anabado mi o le ni sepo mi o atori atun ro oku edu emi di atili emi tona wa tun
0: igba gbogbo
1: wele binu
0: bi won ba tin so wi pe an fe lo yoju
1: si edo edo emi na imo
0: awon baba mo
1: emi na imo papa bi mama
0: lori eka ijo to ba wa
1: du agunde jiade o
0: mo ni kina to fe lo se
1: anu etemi le jan blodi
0: wi pe won o raye bayi
1: do edo tan diyan me
0: eh won mura fun ipagolo
1: lo edo nso na convention we
0: toro ti mo pe n to so
1: du atun ro nde mi do
0: asiri yen yo se kini
1: o se clear on ablete
0: o sa jade na
1: e na ton jan we
0: tori jesu so wi pe
1: do jesu do
0: ko so n ti abo
1: ko si run de ti on do
0: ta ki yo fi han
1: bo ye mo na ze clear
0: oni ko de si nkan oro ta so ni koro
1: edo ko si ko de ka do do nugo
0: oni ori orule lati kede
1: toluta gawe na dawa
0: eyan mo olorun e gbo oro si
1: bi mauto le mi do to ko lo
0: lati nu jo gbo olorun ninu kristi jesu
1: si akununyu e mauto do kristi jesu
0: me awon soro eni aforo eni aforo kele bani je
1: meno yi o ko dede do ke meton gbele
0: won ti da opolopo igbe yawo rule
1: le o ye ko gan lo wiwuli su po gan wuludo igbe
0: won ti pin ore meji won ti tun won kale ni o
1: ye ka ko se won ton di awe boko clan ye
0: sugbon
1: mo
0: olorun yen korin wi pe
1: anti to lo ji
0: oni esan ake o
1: edo ko ko suna da wa me
0: gbogbo eyin a se baje esan ma n bo
1: mi no wa kale ko ko suja
0: igbeyin loju
1: o godo
0: esan ake o
1: ko ko suna da kwa
0: gbogbo eyin a se baje esan ma n bo mi me no e me ko
1: gbelele ko ko suja
0: eyan gbodo tete yi pada
1: be todo na ya o nle fojo
0: tori iwe isaiah so fun
1: lo ezaido
0: wi pe beyin o ba jawo nu wa buruku
1: eyin do gbe to ma de aro si wa lo yin aka e lo le me
0: esan re n bo wa o
1: ko ko su e to jawe
0: idi ni jawo
1: ewe zo di aro si me
0: lo satunse
1: ibo iblo fojira
0: yo si dara fun
1: e na le fo yin onu we
0: e gbo o
1: mi se
0: egbe ni fun iwa banije
1: dido won inu gbo me gbele to
0: Isaiah chapter 33 from verse number 1
1: Isaiah 33 partie du premier verset
0: iwe Isaiah ori 30 o le meta ise kini
1: Isaiah 33 le verset
0: egbe ni fun iwa banije
1: era dido won in me de gbele to
0: hey ti a ko si ba o je
1: e ma ka re we ton gbele
0: ti o wu wa re kereke
1: mo ano za wa lo gede gede
0: ti a ko si wa re kereke
1: bo ye ma ka za wa lo gede gede ran we
0: nigba ti iwo ba dekun ati banije
1: we ne ko na wa du a lo te na mo te do meton gbele o
0: ba o je
1: we onu we na wa ke to gbele
0: ati nigba ti iwo ba fi opin si iwa iwa re kereke
1: we ne ko na ze fi vanu do wa lo ai ka gede gede
0: to wa re kereke si o
1: we ne nu ko to be na wa za wa lo ai ka gede gede to ran we
0: yes
3: malheur a toi qui ravage
0: yes
3: et qui n'a pas été ravagé
0: aha
3: qui pille
0: yes
3: et qu'on n'a pas encore pillé
0: yes
3: quand tu auras fini de ravager
0: aha
3: tu seras ravagé
0: yes
3: quand tu auras achevé de piller
0: aha
3: on te pillera
0: nigba ti ogun ba wa bere
1: when dia when lo na wa be o
0: awon eniyan wa ma so wi pe
1: mele na wa do
0: iranse olorun lo fi se pe
1: ah ye gbe na we donu ihun
0: won binu si ni
1: yes ko mede
0: leni ti jesu to ni ijo re ti binu si lati
1: o mede jesu christ jesu si lo me ko si ko mede si lo me
0: o won wa ni ko wa lo mo bebe
1: ina no ya ni wa ivefe
0: iko de ti baje
1: nu ka ko gble ne
0: bebe ni sisin
1: ya u bebe
0: sa tun se ni sisin
1: lo vo jira do
0: iko to bere si baje
1: we chobo ninu ni je
0: ki esan to bere si
1: we chobo ino we ko su ni japa doji
0: gbogbo ijo to ti lo baje
1: agunde ako gbogbo gbogbo
0: igbeyawo to ti tu
1: a lo wi wule di ako en gbadole
0: gbogbo ore to ti ori won gbara won
1: won to de azede sitabo zero do de ule
0: ise to ise buburu to nse titi do ni
1: azoka ton de wa de kaka je
0: o ba jawo ninu ise ibi
1: amo na te pobo de alo to sin kazo me an
0: mo sise ibi mo
1: ma so wa kazo de o
0: mo da oko arin oko ati yawo
1: ma so wulu asupa sipotenti
0: tori iwe matthew soro kan
1: do we matthew ton do ko de na
0: mi matthew chapter 19 verse number 6
1: matthew chapter 19 le verset 6
0: nigba na won ki se meji mo nitori na won ki se
1: edo ene utu ye ma so yin awe ba
0: bi ko se eyo kan
1: adavoro po
0: nitori na nkan ti olorun ba ti so so kan
1: e utu ezon de bure okuna wa sin dopo
0: ki eniyan ma se ya won
1: merebu ni ma klan ye o
0: ki lo de ton ya oko ati yawo
1: etewe zo mo wa no klan supa si
2: ko ils ne sont plus deux mais ils sont une seule chair
0: yes
2: que l'homme donc ne sait pas parce que Dieu a joint
0: alléluia
1: amen
0: Awon asoro buburu
1: leyin. Me no do ko meto yin la kan ro mi.
0: Awon asoro kele banije.
1: Me no ze ko dede do ke meto gbele.
0: Won o ni wa si waju e ki won to soju ona.
1: Ye na wanu kon to bo dewe do alijia.
0: Wi pe nkan bayi a ri o.
1: Do nu le mi mo me.
0: O wu ma ni ka gba yin niyan ju ni o.
1: Bo mi no mi ni wa denu kuno meto nu mi.
0: Gege bi iwe mi mo se so pe e ma gba awon en awon iranse olorun e ma gba won niyan ju gege bi baba
1: dide we we do mi ninu kuno nu medide kuno ton le taidi o baba
0: eyin re ni won ti lo mo soro won lo mo kora won jo
1: gudo tuwe we na ino mo ido ko tuwe ebo na be re pele
0: tori wi pe won o ni wa ko pada si ipo to dara they won in English they don't seek restoration. They seek attention.
1: Do ye na bado? Ani leko waten dagbe me ha?
0: Hallelujah.
1: Amen.
0: Iwa yije iwa to buru.
1: Wa lo elo yi wa lo yin la kan.
0: Ninu agwara Jesu.
1: So agbaza la Christi to me.
0: Eyi je nkan to je wi pe o nse ni laanu.
1: Elo yin de bo wa leblanu town.
0: Ninu rin ajo igbagbo.
1: Lo pe Jesus ni se to me.
0: Eyi ni ki o mo.
1: Elo we ani tun.
0: Ko si dimu.
1: Ani ka hen gli.
0: Ti o ba mo po ba ni le ba yan soro loju e.
1: Eyin lo atun lo emi ku si do ko nu mere ronu ko ton me wo.
0: Je ko wa ninu e titi lai.
1: Gbogbo na ko ninu ko tu emi kaka de.
0: O gbodo so jade.
1: Amakabodo ton.
0: To rawon to ba so fun.
1: Do mede andona
0: won. Won fi so e di ota eni to o soro e fun won ni.
1: Ye na ze ko tu eni di adonu ye obo na ze wezun. O ken to me si ku ado ton.
0: Jesu gangan soro nipa oro.
1: Jesu desu do gbogbo.
0: Pe ka mo ba je asoro e ni leyin ka mo ba mo fi oro kele ba yan je.
1: Do mi ni te wa imi ndo togbon me godo na no ze mede vo si won do re me ton gble o.
0: Ninu Matthew iwe irere ti Matthew ori kejidilogun ese kedogun
1: do we when that be Matthew chapter 18
0: verse 15
1: le verse 15
0: oro to win be ba mi ka so
1: o de roro fine mi hada
3: gana si ton frère a péché
0: bi arakunrin re ba se
1: eyin na meme sunu tu e ti we
3: reprend le entre toi et lui seul
0: o gbodo lo so fe lomiran
1: amado na ironu medevo
0: kama ba di oni wa buburu ti o padanu ijoba olorun
1: mi ta le wa zun o wa lo yin la kanu de na wa gbon agbase pe to
0: lo ba eni na
1: imo mi o desu
0: jesu ti soro na
1: jesu ko do ko
0: ki lo de ta won omo olorun o te loro ti olugbala so
1: e te wa zo mo vi ma o to le ma ka pe to ko de mekun le ga todo wa
0: yes
3: s'il te coûte tu as gagné ton frère
1: e ina je me de do to we ohun adudo funo vi to eji
0: e te si waju.
3: Mais s'il ne t'écoute pas, prends avec toi une ou deux personnes afin que toute l'affaire se règle sur la déclaration de deux ou de trois
1: témoins.
0: Ashe akoko ti Oluwa pa ni wi pe.
1: Dedide nu kan ton ne maude awe ino.
0: Oni ko lo ba lo face e.
1: Edo ipanukun e bo edo ni.
0: Ko lo so fun ma di sinu.
1: Ma bledo o me ipanukun e.
0: Tori yo de nadura ti.
1: Do na glory de weton.
0: Tori bibeli ni ti e ba fe e ba lo si waju Oluwa to fe gbadura.
1: Do wewe do enu ai kuno nu kan bo jan o de o.
0: To ba ba enikan ja.
1: Eyin ba ro hun o.
0: Oni lo pari ija ye na o.
1: Edo ani leko emi ogon bo ifo jire ti.
0: Lo fi le raye sase yori
1: o. We to ba na se kan wa tanta.
0: Ko to le gbadura
1: o. Pe
0: to
1: ba si kuro de.
0: Ninu Mark chapter 11.
1: No Mark 11.
0: Verse 25 to 26.
1: Verse 25.
0: Mo ka fe ko ko sile.
1: Verse 26 o randa yi.
0: Hallelujah.
1: Amen.
0: Ara mi ninu Oluwa.
1: Me je lero kulu na me.
0: Nje o ti raye gbadura fe ni to so wi pe o wu wa buburu yen.
1: Un me di adure do wa lo yin la kan za do tutu ewe o. Aka mo fi bobo ko de ni pon.
0: Njo gbadura fun ri.
1: Won ko de ni pon.
0: Ki lo de to wa roju e kaakiri.
1: Bo ete o tu e zo ma ro ko e ton je pe.
0: O wa lo ni je yana.
1: Awa do je me ni mi kuna du ya ton o.
0: Ti a ba lo si awon ministry ba lo soju ogun.
1: Eyin do ye wu awon gale awon fotale awon nu kan.
0: Ti eniyan kan ba farapa.
1: Eyin do mede yi apa yi bless you o.
0: Awon yoku ma wo ona bi won o se gbe ni.
1: Ye mede po lenu kan e kade na ze gbon we.
0: Ki lo de ta agbera wa mo ninu igbagbo.
1: E je we zo bo mi ma soro mi de le ze we do yi se me.
0: Ta fi ra wa sile.
1: Bo mi no jo mi de do da yi.
0: A de pe ra wa ni.
1: Mi tayo.
0: Arinrin ajo si jọbọ
1: lọ. Mi lo mi ni ledo mero pe Jesus le ku zimbo na ise pe.
0: Eni ti soro de ba.
1: Mere kule po jeje ton.
0: Ti e lo de yen.
1: Eye ton ne wa ni la.
0: O mo jọ titi e gangan nbo.
1: Asan de gbe tu e jawe bo tu e de su jawe a.
0: O gbodo gbe eni keji
1: re ni. Ana zeno zo tu e we.
0: Yo si dara fun
1: wa. Ena le fun yo na we.
4: Wisdom of God in Christ Church and Joseph Abiodun Global Outreach. joyfully invite you to the 33rd World Annual Convention 2026. Join us as we celebrate 33 years of grace and 33 years of impact through six unforgettable days of worship, powerful teachings, fervent prayers, and life-transforming encounters with God. This year's theme is The Lord's Great Deliverance from Psalm 18, verse 50.

0: Mokon to mati boda biye ye kongon.
1: Son fun Jesus.
0: Ronu Jesus Christ ino kono ge.
1: Aye ti e lo gbe wa son fun Jesus.
0: Beze wwe tu wwe ze wa misa donu Jesus.
1: To ba ti reni ton wadi e lo miran.
0: E ino amon me ino ro to ba nu melek pe we o.
1: E bi e lo miran.
0: Fami de vole pe o.
1: Ki le je lana.
0: E te mi te ka du don so.
1: Ki lo kwa e se fun
0: e lana. E te asu tu e ka blon we.
1: Ki le ya we e se fun
0: e. E te asi wwe ton ka blon we.
1: E mi Magda, Maria Magdalene ne mi a jeni.
0: O gbigwa ze to tu e gbigwa Maria Magdala ton one men.
1: Ṣùgbọ́n wọ́n ti tètè lé jáde kúrò lára
0: ti. Àmọ́ yè yá òyìn yàtọ̀ sí gbẹ̀zẹ̀ ayé tó mẹ̀dán.
1: O nílò gbogbo èyí.
0: Àdókùdó ẹni ẹlẹ́bí tán.
1: Ìtò nílò.
0: Nùwẹ́ sì wùdó àdó.
1: O ní báyìí ẹnì kejì rẹ̀ ó ṣe dá.
0: Ewé ìdè ewé gan tó sì gbẹ̀zẹ̀
1: ayé ọgbọ̀n. Yóò ṣe fẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́. Bí a fọ
0: ẹ̀tọ́ náà lò tó dò yìí sí ẹ̀mẹ̀ gbọ̀n.
1: Tó ọ̀ bá dẹ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run.
0: A máa ká sè máa wùkọ́ wa.
1: Ọ̀rọ̀ Ọlọ́run ti máa ń parí ko tó wọ ṣọ́ọ̀ṣì wa.
0: Máa wùkọ́ kúrò ní ibla fún tẹ̀gbẹ̀ pẹ̀tọ́ wa níbi ọjọ́ ti pa mẹ́.
1: Èṣù ó ń tutù ẹ lọ́wọ́ nìyẹn. Ó ń tírẹ̀nì ẹ lọ́wọ́ fún ìwà burúkú tó fẹ́ lù ẹ fún nìyẹn.
0: Mẹ mọ kàn tàn dé máa wùkọ́ náà di ibla fún wẹ̀tọ́ náà wa ọjọ́ ti pa mẹ́ o. Lẹ́gbàdùn entrainement náà wẹ̀wẹ̀ dẹ́dẹ́dẹ́dẹ́ wẹ̀tọ́ bọ̀ náà wa ìwé zanẹ.
1: Torí tó o bá ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run mọ́ nù jọ tó wà.
0: Bọ́ Wende, a máa fọ́nà wa náà tó a sì máa wùkọ́ rú àgùndé mi adé o.
1: O ń fi àsìkò ẹ ṣòfò ni.
0: Àzẹ́ gan yìí kò tó ẹlẹ́bìbọ́dọ̀ wa wà
1: gùn náà.
0: Olúwo ò ní jẹ́ ká fi àsìkò wa ṣòfò. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀
1: jọwọ́.

0: Écoutez sur les antennes de Radio Tokpa FM 104.3 tous les mardis. De 10h30 à 11h30, l'émission Santé, présentée par le Centre Hospitalier Universitaire de la Mère et de l'Enfant Lagune, CHU MEL. Thème, importance du bilan prénatal.
1: Se fẹ́ràn láti wo PSG pẹ̀lú ìràwọ̀ kẹta nínú League des Champions kàbí kí ẹmọ ẹni tí ó gba La Liga láàrin Real Madrid àti Barça. Tí Kane bá dé ní 2027 tó mọdí tó nira láti yàn kàbí bẹ́ẹ̀ kọ́. Nítorí náà ẹ wo gbogbo ẹ pẹ̀lú Canal Plus. Àwọn amòye wá ń bá yín lọ pẹ̀lú eré ìdárayá àti ìtúpalẹ̀ tó jinlẹ̀. Kí ẹ lè má pàdánù kankan nínú ìdíje àti àwọn ìṣẹ̀lẹ̀ pàtàkì. Canal Plus ó ju eré ìdárayá lọ. Lọ́lọ́ ìyẹ̀rù abọ́ni Canal Plus yín kẹlẹ̀ ní àǹfààní ọgbọ̀n ọjọ́ lọ́fẹ̀ẹ́. Tí ẹ kò bá ti jẹ oníbàárà Canal Plus decoder HD wà ní àpò mọ́ òun péré. Láti Formule Access pẹ̀lú gbogbo yòókù ọ̀fẹ́ ló bade. Tí ẹ fi lè rán àǹfààní ìgbà ẹ lọ sí ibùdó Canal Plus tó súnmọ́ ilé yín fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. Canal Plus, ojú eré ìdárayá lọ.
2: FM 104.3, Radio Tokpa, la radio partenaire.
3: Excuse me, Mr. Thompson, is this class 028?
4: Yes, but unfortunately it's almost home time. I told you,